mo tun so mo so tele dada o e ko ra injo asti te ba gbo pe IYPST jade e take over gbogbo ambaracks yen as a team ki se pe emi alani emi kini kan ero o emi lo ga won emi ko si ni titi n ba wa won ni da ti so e ma ri leader nbe laarin everybody e mo pe eleyi oga ni won ni da ti so o da le joga ninu nkan bayi imi le joga ninu nkan bayi gbogbo team yen ma mo e ma mo laarin ara yin ton ba debe ta ba de odo team yin sin pe ta le na le mu la soju nbi fun ara yin gbogbo yin le ma so pe lagbaja ni won ba ten sise gbogbo yin jo sise po ni o gbogbo yin jo sise po jo se ogbe sugbon Ọlọ́run ọba bó ṣe ń ṣe ìyanu ẹ nìyẹn. Ẹn tó jẹ́ lídà láàrin gbogbo yín mọ́. Ó máa mú jọ jáde ńbẹ̀. So by the time tá a bá dé pé ta ni lídà yín bí fúnra ara yín lẹ máa sọ, kì í ṣe pé òun ló máa sọ pé èmi àlàní nì. Èmi àkànní nì. Tí ìmẹ̀ yín lẹ máa sọ pé àlàní ni lídà wà. Bẹ́ẹ̀ yẹn, ibi tẹ́ ti mọ̀ pé yes, àwọn ti mọ́lẹ̀ lélẹ̀yìí. Ètò ẹ bá ti tó bẹ́ síwájú irọ́ ni. Irọ́ ló pa. Kì í ṣe òun ni leader. Àníyàn ò mọ̀, ó ń parọ́ lọ́wọ́ ni. Bọ̀ tẹ́ ẹ bá dé àárín wọn fúnra ara team yẹn ló máa sọ wípé leader wa leléyìí. Ìrọ́ lọ́run ti fàmì yẹn sí lára. Ó dẹ̀ ìhùwẹ́ ó ṣèṣe ẹ̀ lórí òtítọ́ àti òdodo. Ló ṣe wà nìyẹn. Ẹ take over gbogbo barracks tí orúkọ tó wù kó máa jẹ́ police barrack, air force barrack, navy barrack, naval barrack. Gbogbo orúkọ oríṣiríṣi tẹ́ ń sọ. Military barracks, whatever it is. Ni gumere ni ile IYP ni o tonje DIY. E take over. Awala ni. O wa lakole o. O wa ni akole. Fun government is not a nation. Lati igba to ti losin. Buhari ni o. En to wa nbe nsin. Baba P-Bat. Abi to ba fe paro. Òun náà ní àkọọ́lẹ̀ ó wà lọ́wọ́ ẹ̀. Ṣé gbogbo pátá tó jẹ́ ti IYP àwa la ní lórí ilẹ̀ wa o. Kán sọ fún gbogbo àwọn tó wà ń bẹ̀ kó má bàá di wàhálà o pé IYP ló ní o. So ẹ̀yin IYP tẹ wà ń bẹ̀ ẹ take over. Mo gbọ́ pé àwọn Ibo míì àwọn Fulani ló pọ̀ jù ńbẹ̀ àwọn náà ń ṣe bó ṣe wọn. Ẹ jẹ́ kó yé wọn. Fún Fulani ò ní fẹ́ wàhálà bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Wọ́n gbọ́n bẹ ṣe rí yẹn. Wọ́n bá ti rí pé ìlú ti pààrọ̀ wọ́n rí pé rádaràda táwọn ṣe kù sọ́nà mọ́ wọ́n má tètè ń yọwọ́ wọ́n sábà lagi tẹ bá rí wọn tán lagidi àwọn ìran kan ló ń tì wọ́n lẹ́yìn ló ń parọ́ fún wọn. Amúnisìn tó dẹ̀ lè parọ́ fún wọn ti rí pé òótọ́ ti dé. So àwọn tó wà nínú amúnisìn kì nínú ilé àwọn náà lè tún máa parọ́ fún wọn. Fúlàní ò ń ṣe bẹ́ẹ̀. Wọ́n bá ti rí pé ó ti kọjá bẹ́ẹ̀ wọ́n máa káwọ́ sókè ni. Ẹ ti ẹ̀ ní rí wọn tòsí. Ẹ ní rí wọn o. So ẹ̀yin tẹ bá rò pé ẹ lè máa kì wọ́n lẹ́yìn pé ẹ kán ṣe bó ṣe wù wọ́n àjẹ́ pẹjọ fẹ́ parun. Àkóbá tẹ fẹ́ ṣe gbogbo ìran Fúlàní lágbàáyé ló máa fẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí ìran Yorùbá ń ṣe ti ẹnikẹ́ni lè dojúkọ. Kò bá jẹ́ ìmẹ́rin lẹ́wà ń bára kì yẹn. Kò bá jẹ́wọ́ ẹyọ kan tó jẹ́ IYPS tó jẹ́ IYP. Bóyá ìwọ ló ní bẹ̀. Ìgbà tàbà táìm tàbá máa fi débẹ̀ má jà bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀ta o. Gbogbo bẹ̀ la máa dé torí gbogbo nǹkan yẹn àwa la ní territories within our territories ló wà. So ẹ dúró déédé. Kò sóre tán kúkú ń ṣe fún yín. Níbi tẹ wà ń sìn. Abọ́rẹ́ wo lẹ̀ ń gbà ń bẹ̀? Ṣé wọ́n rí ti yín rò? Àbẹ́lò náà ń fún yín lọ́wọ́ oṣù. Ìtọ́jú wo lẹ̀ ń rí gbà? Tí ọ̀kan bá ṣẹlẹ̀ sí ìkan ní kí náà ṣe fún ìdílé yín? Ṣé wọ́n rántí yín pé ẹ dúró fún ìlú? Àbídẹ́pọ̀ tó máa fi láwọn rántí ìdílé yín. Àwọn máa sọ àwọn yín àwọn ìyàwó yín dìdàkudà. Wọ́n sọ ìdílé yín dìdàkudà. Lẹ́nu pẹ́ yín sọ pé ẹ fi ara yín lẹ̀ láti sin ìlú lórí irọ́ tán mọ́ fún yín. Ìtọ́lọ́run wá ṣe tó ti gbédè tó ní rere ni fún gbogbo IYP àti gbogbo ẹni tó bá tún gbé orí ilẹ̀ IYP lórí òtítọ́ àti òdodo. So kí lẹ máa ló ṣe yín tẹ fẹ́ parapọ̀ mọ́ta ibi tá a dẹ̀ dé kò sí nǹkan tẹ lè mọ ṣe. Dídà wà pẹ̀lú àwa tọ́lọ́run wà lẹ́yìn wa àbó lọ wà pẹ̀lú ọ̀tọ̀ ọ̀tá dẹ̀ máa parun.
gbogbo oro parun pata l'olorun ma fi pa won run tora wa la ni le wa olorun lo se fun wa gbogbo to le nde se nda da o ti dide lati se atileyin fun wa gbogbo pata in heaven on earth under in the earth won ti dide lati se atileyin fun wa toran ri pe ori oto ni won de ri pe ki se pe ala fe ba ni keni ja aba fe be ni keni ja gun won ri gbogbo aye lori bo ti pe a ma wa gba eyan la ni gba a fo bo lo mi ni a ni gba won de ni yoruba ni kini kan ala ijo kan na ran sala bi e je ma binu mo fe ha de yoruba eni o but mo sha mo pe ijo ti won ba ti so pe enough is enough ijo e na ni ko si mo se ti ranu mo so eyan YP te wa ni gbogbo barracks pata pata ati gbogbo borders e take over be ta e ba ti gbo pe YPSC jade e ma to gbo e take over be so ta ba ri ibi ton tin sere e pe Black Lion ni ese kese e pe Black Lion ni kia kia e pe Black Lion mo tun so be fun yin ta e ba ri Black Lion e pe kokon ninu awon media team wa fantastic IYP media team ni kia kia e pe YYP to ba wa ni barrack aye ke ru ba e tori mo mo pe won ba n sa ise iberu sin lara tin ta wa mo ni won ni won pe ko uniform ten wo won sa ise si kan to ko fun yin be ani mo so fun e lawadi won ba n sa ise si yin te ma ni iberu te ma ni igboya gba ti won ni ologun ni e to n beru ogun olo fe loja ogun olo fe loja ko si nkan to le gbe dani o ti baje bo saju ni ogbogberin anything dani irin dani gbogbo to ba gbe dani o ti dofo to ba ni iberu lara ko le sise but en to ni igboya lara gbogbo to ba mu dani ikogun ni bo gun okuta lasan o le fi pa anybody okuta iye pe o le fi pa yin so e ma je ke ru ba yin but e ba ri to ba wa n bara ke kan ti won fe ma intimidate nitori yen o se ku o o yato sira won o e mo pe mu afura re nkan ti mi o ni fe se ni ijo si ana tona onise tolorun ran mi nipa igbese ton fe gbe nipa ilu sahel kan tolorun ni ki gbe igbese e pe ka buru ma sele nbe mo de so fun won be pe wo emi fun ara mi mo ko rira ologun o to le gbo yen toro ologun lo pa ko mi but nkan to wa nbe ni pe nkan ti ara ilu be ba fe ko mu won oni ko si on anybody le se sovereignty won na ona ni ta ba ni awon to wo aso kon awon fe dede ta la wo fe won dede ko kan mi gbogba te pe dede igba nkan ton fe ni o ya oni kaluku e ko wo bode olodun de se yanu fun mi ise to ran mi o je ko yori si rere so nkan to wa nbe niyan e je kokan yin bale ori ile wa ni IYP de ni yin eni eto si eni ase ni bi te wa yin ta ba re en to fe intimidate ese kese e pe the Black Lion be ba ri pe e pe kona media wa o ma dodo mi sha ni be lati leyin olorun se ta YPS ba ti jade e fokan bale e ma ba won se were o won pe yin e lo invade bi invasion ni o e laye an to ma ti die jade o e laye o gbogbo ta ba nse leni itan ni lola o ni fe kon pa itan ori buruku de yin lori o tori bi te wa ku sore nbe o ku sanfa ni nbe e se fe gba ori ado olorun ni o ko ye yin dada

nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ìwọ̀nyí ni díẹ̀ lára àwọn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ó wà nínú àwọn àlàkalẹ̀ àtọ̀runwá ọmọ ìbílẹ̀ Yorùbá fún ìpìlẹ̀ kẹta ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Yorùbá, èdè kan ṣoṣo tí a ó máa lò ní Democratic Republic of the Yorùbá ní gbogbo ilé-iṣẹ́ ìṣàkóso, ní gbogbo ilé-iṣẹ́ aládáni, àwọn ilé-iṣẹ́ ńláńlá, àjọ, ìdókòwò àti ìgbékalẹ̀ ilé-iṣẹ́ gbogbo ní oríṣiríṣi wọn gbogbo pẹ̀lú ilé-ẹ̀kọ́ tí ó jẹ́ aládáni, àwọn ilé-iṣẹ́ ìṣòwò àríyá àti ìgbáfẹ́, gbogbo gbàgede ìsinmi ìgbáfẹ́ àti ìtura, àwọn ọjà, àkójọpọ̀ ilé ìtajà, ìsọ ìtajà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún ọmọ ìbílẹ̀ Yorùbá IYP nìkan, ètò ẹ̀kọ́ tó yè kooro pẹ̀lú èdè Yorùbá nìkan, ètò ìwòsàn ọ̀fẹ́ fún ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan, ètò ìwòsàn àti ìtọ́jú tó dára jùlọ, ètò ìwòsàn ọ̀fẹ́ nípa lílo ewé àti egbò fún ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan, ètò ìwòsàn àti ìtọ́jú tó dára jùlọ, ètò ààbò ní Democratic Republic of the Yorùbá, ìpele ààbò tí ó ga jùlọ fún ẹ̀mí àti dúkìá, iná mànàmáná ní Democratic Republic of the Yorùbá, iná mànàmáná yóò wà lóòrèkóòrè pẹ̀lú owó péréte, omi ní Democratic Republic of the Yorùbá, omi tí ó mọ́ gaara tí kò ní fa àìsàn tí yóò sì máa wà lóòrèkóòrè, iṣẹ́ òde ní Democratic Republic of the Yorùbá, ọ̀nà tó já geere, pópónà ojú irin, èbúté ọkọ̀ ojú omi, pápákọ̀ òfurufú, àwọn afárá Dominion àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbòkègbodò ọkọ̀ ní Democratic Republic of the Yorùbá, ní ìpele tó ga jùlọ lórí ilẹ̀, ojú omi àti òfurufú, ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ fún ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá, ètò tí ó dára lọ́pọ̀lọpọ̀ ni ó wà fún wọn, abiyamọ àti ọmọ tuntun tí wọ́n jẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá, àwọn ètò tí ó ga wà fún aláboyún láti bí wẹ́rẹ́ àti fún ìtọ́jú ọmọ, àwọn ọ̀dọ́ ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá, àwọn ètò àtinúwá tí ó ga fún ìgbédìde àti títan ìmọ́lẹ̀ ogo àwọn ọ̀dọ́ ọmọ ìbílẹ̀ Yorùbá, àwọn opó tí ó jẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá, àwọn ètò tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti gbé ìdílé wọn ró pẹ̀lú ìrọ̀rùn, àwọn ètò tí ó ga láti rí pé wọ́n gbé ìgbé ayé tí kò ní ìdààmú, iṣẹ́ ṣíṣe fún ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá, iṣẹ́ yóò wà pẹ̀lú ìdánilójú àṣeyege, ètò owó àwọn òṣìṣẹ́ ní Democratic Republic of the Yorùbá, ọ̀sẹ̀ méjì méjì ni àwọn òṣìṣẹ́ yóò máa gba owó ọ̀yà wọn, àwọn ọjọ́ iṣẹ́ fún òṣìṣẹ́ ìṣàkóso ní Democratic Republic of the Yorùbá, ọjọ́ mẹ́rin láti ọjọ́ ajé títí di ọjọ́bọ̀, àwọn ọjọ́ iṣẹ́ fún òṣìṣẹ́ aládáni ní Democratic Republic of the Yorùbá, ọjọ́ mẹ́fà láti ọjọ́ ajé títí di ọjọ́ àbámẹ́ta, ìsinmi fún ìdílé àwọn òṣìṣẹ́ ìṣàkóso ní Democratic Republic of the Yorùbá, eléyìí pọn dandan lọ́dọọdún láàrin DRYs ni ìsinmi náà ti gbọ́dọ̀ wáyé, ìsinmi fún ìdílé òṣìṣẹ́ aládáni ní Democratic Republic of the Yorùbá, a gbà wọ́n níyànjú gidigidi láti lọ fún ìsinmi yìí láàrin DRY lọ́dọọdún. Àwọn arúgbó ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá, àwọn ètò ìtọ́jú àgbáyanú wà fún wọn, ní gbogbo agbègbè aṣàkóso ara ẹni Democratic Republic of the Yorùbá,
Kò sí ààyè kankan fún àwọn àjọ NGO ní orí ilẹ̀ àjogúnbá ọmọ ìbílẹ̀ Yorùbá. Ìlànà fún ìṣàkóso ara ẹni ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Ọmọ ìbílẹ̀ Yorùbá kò ní ní ìfẹ́ sí àwọn ìrànlọ́wọ́ láti ilẹ̀ òkèèrè. Ọgbọ́n láti múni lẹ́rú ni. Ní gbogbo agbègbè aṣàkóso ara ẹni ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Kò ní sí olùdókòwò kankan láti ilẹ̀ òkèèrè níbikíbi ní DRY. Àwọn olùdókòwò tí wọ́n jẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan ni yóò wà ní DRY. Àwọn oníbàárà láti ilẹ̀ òkèèrè nìkan ni àyè wà fún ní DRY. Àwọn oníbàárà láti òkèèrè tí wọ́n ní ọkàn àti àníyàn rere pé kí àwa méjèèjì ó jọ jèrè nìkan ni ọmọ ìbílẹ̀ Yorùbá máa bá ṣòwò. A ò ní ta àwọn ohun àmúṣọrọ̀ ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá sí ilẹ̀ òkèèrè. Ọmọ ìbílẹ̀ Yorùbá yóò kọ́kọ́ sọ ohun àmúṣọrọ̀ IYP di èyí tí olówó lórí gidi. Àwọn ohun tí ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá fẹ́ tí a sì nílò. Àwa ni a máa ṣe àwọn ohun tí a nílò, ohun tí a bá sì ṣe náà ni a máa lò. Ètò owó orí ní Democratic Republic of the Yorùbá. Àfojúsùn wa ni pé a ò ní fi owó orí sísan sọ ará ìlú di òtòṣì. Àwọn àkànṣe àǹfààní tí ó wà fún ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá nìkan. Kò sí èlé lórí ẹ̀yáwó. Kò sí owó ìgbẹ́rùwọlé lórí àwọn àṣàyàn ẹrù kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìrànlọ́wọ́ owó tí ó rọrùn. Pẹ̀lú ìrọ̀rùn ni a ó gba àwọn ìrànwọ́ tí ó bá yẹ. Owó sísan fún púpọ̀ nínú àwọn ètò ìgbáyégbádùn ní Democratic Republic of the Yorùbá. Ní ti àwọn ohun amáyédẹrùn, ọ̀fẹ́ ni èyí tí ó pọ̀ jù nínú wọn máa jẹ́ fún ọmọ ìbílẹ̀ Yorùbá. Gbogbo àwọn ẹni tó kù máa san owó fún gbogbo ohun ìgbáyégbádùn ní ìlú. Ètò ẹ̀yáwó fún òwò ṣíṣe ní Democratic Republic of the Yorùbá. Ẹ̀yáwó fún òwò ṣíṣe láìsí èlé wà fún ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan. Ètò ilé gbígbé ní Democratic Republic of the Yorùbá. Ilé gbígbé yóò wà, yóò sì jẹ́ ní owó pọ́ọ́kú, àti pé yóò wà ní ìbámu pẹ̀lú ìlànà. Àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan yóò rí àtìlẹ́yìn gbà láti parí àwọn ilé tí wọ́n ti patì, tí wọ́n bá ti ní ìdí tí ó yè kooro fún irúfẹ́ àtìlẹ́yìn bẹ́ẹ̀. Ìlànà fún ìbámu ilé kíkọ́ ní Democratic Republic of the Yorùbá. Àwọn ìwé àwòrán àfihàn yóò ṣe àfihàn àwọn irúfẹ́ ilé tí a gbà láàyè ní agbègbè kọ̀ọ̀kan. Gbogbo ilẹ̀ àjogúnbá ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá. Gbogbo ilẹ̀ àjogúnbá ọmọ ìbílẹ̀ Yorùbá tí ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan ni. Àǹfààní ilẹ̀ ọ̀fẹ́ wà fún ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan ní kété tí wọ́n bá ti ń pé ọmọ ọdún 21. Ṣùgbọ́n láti tètè ṣe àtúnṣe àwọn ìbàjẹ́ tó ti wà nílẹ̀ ní kíákíá, ilẹ̀ ọ̀fẹ́ fún ọmọ ìbílẹ̀ Yorùbá yóò wà lẹ́ẹ̀kan ṣoṣo fún ọmọ ìbílẹ̀ Yorùbá láti ọmọ ọdún 21 títí dé 40 ọdún. Àwọn ìwà ọmọlúàbí tí ó jẹ́ ti ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Àwọn ìwà ọmọlúàbí tí ó ga ni à ń retí láti ọ̀dọ̀ gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá. Kò sí ọmọ ọ̀dọ̀ ní Democratic Republic of the Yorùbá. Kò ní sí àyè fún kí ẹnikẹ́ni kí ó ní tàbí kí ó jẹ́ ọmọ ọ̀dọ̀ ní Democratic Republic of the Yorùbá. Ìwọṣọ àti ìṣaralóge ní ọ̀nà tó gbayì ní Democratic Republic of the Yorùbá. Àwọn àtìlẹ́yìn àtinúwá yóò wà fún àwọn tí wọ́n bá ń ṣe àgbéjáde àwọn ohun èlò tó kún ojú ìwọ̀n tí ó sì jẹ́ Democratic Republic of the Yorùbá ni a ti ṣe wọ́n. Ohun èlò àdáyébá ni a ó gbélárugẹ ní Democratic Republic of the Yorùbá. Àwọn àgbéjáde ohun èlò
tí ó jẹ́ èròjà àdáyébá tí wọ́n bá ìṣẹ̀dá ara mu tí kò sì léwu láti lò. Àwọn àlàkalẹ̀ àtọ̀runwá fún ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. A ò gbọ́dọ̀ yọ kúrò nínú àwọn àlàkalẹ̀ náà, a ò sì lè fi kún un. Kò sí àyọkúrò, kò sí àròpọ̀. Oúnjẹ ní Democratic Republic of the Yorùbá yóò wà lọ́pọ̀lọpọ̀ ní owó péréte tí kò sì ṣe àkóbá fún ara. Ìtọ́jú àyíká ní Democratic Republic of the Yorùbá. Democratic Republic of the Yorùbá yóò dáàbò bo àyíká, a ó sì jẹ́ kí ó wà ní mímọ́ àti láìsí ewu. Àwa èrò ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Àwa ọmọ ìbílẹ̀ Yorùbá yóò tẹ̀síwájú láti máa bí sí i kí a máa rẹ̀ sí ọwọ́ Ọlọ́run ká, ó tún jù bẹ́ẹ̀ lọ. Àwọn ibùsùn ẹni tó ti kọjá lọ ní Democratic Republic of the Yorùbá. Ẹwà àti ọ̀ṣọ́ ṣíṣe fún gbogbo àwọn ibùsùn àwọn ẹni tó ti kọjá lọ ní Democratic Republic of the Yorùbá. Ìdúpẹ́ pẹ̀lú àwọn orin ní Democratic Republic of the Yorùbá. Àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá yóò máa rántí láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún àánú rẹ̀ títí láéláé. Fún àánú rẹ̀ oore ọ̀fẹ́, iṣẹ́ rere, ìyọ́nú àti àwọn iṣẹ́ rẹ̀ àgbàyanu. Ní oṣù mẹ́ta mẹ́ta ní gbogbo ìpínlẹ̀ Democratic Republic of the Yorùbá, gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá yóò kórajọpọ̀ láti fi ìyìn fún Ọlọ́run Olódùmarè. Kò gbọ́dọ̀ sí ẹni tí ó ń ta àlòkù aṣọ ní Democratic Republic of the Yorùbá. Kò sí àyè fún títa àlòkù aṣọ níbikíbi ní Democratic Republic of the Yorùbá. Káràkátà ní Democratic Republic of the Yorùbá. Àwọn ilé ìtajà yóò wà ní owó péréte. Owó Democratic Republic of the Yorùbá. Góòlù ni a ó fi ṣe ìdíwọ̀n ìdíyelé owó ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Ìwé ìrìnà ní Democratic Republic of the Yorùbá yóò ní ìkúnwọ́ ààbò àti iyì tó pọ̀. Ìgbìmọ̀ alámòjútó ìlú ní Democratic Republic of the Yorùbá. Kò sí owó ọ̀yá fún wọn. Kìkìdá owó ọwọ́ fún àwọn nǹkan kò ṣe má ní nìkan ni wọ́n máa gbà. Àwọn gómìnà ní Democratic Republic of the Yorùbá. Àwọn ni òṣìṣẹ́ ìṣàkóso tí ó ga jùlọ ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Wọn ò ní aṣojú kọmíṣánná kankan. Wọn ò sì ní ẹ̀tọ́ láti gbé iṣẹ́ fún àgbàṣẹ́ṣe. Bẹ́ẹ̀ ni wọn ò ní ẹ̀tọ́ láti buwọ́lùwé fún ìgbowójáde lábẹ́ bí ó ti wù kí ó rí. Wọn ò ní ẹ̀tọ́ láti ní alábàáṣiṣẹ́ tí ó pọ̀. Wọn ò sì ní ẹ̀tọ́ láti lo owó ìlú ní ìlòkulò. Kò gbọdọ̀ sí òfò tàbí ṣíṣe agbára lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àkàndá ènìyàn ní Democratic Republic of the Yorùbá. Ìdánilójú àwọn ètò gíga wà fún wọn láti jẹ́ kí ìmọ́lẹ̀ wọn ó tàn nínú ògo Ọlọ́run. Ọjà rírà láti ilẹ̀ òkèrè ní Democratic Republic of the Yorùbá. DRY kò ní jẹ́ ibi tí orílẹ̀-èdè kankan yóò máa kó àwọn ọjà ìwòsí wá sí. Àwọn àṣàyàn ọjà kọ̀ọ̀kan nìkan ni a gbà láàyè láti òkèrè ní Democratic Republic of the Yorùbá. Àwọn nǹkan tí a bá ṣe fúnra wa ni a máa lò. Àwọn ọmọ orúkan. Ọmọ aláìní ìyá àti aláìní bàbá ní Democratic Republic of the Yorùbá. Àwọn ojúlówó ètò tí ó ga wà fún wọn kí wọ́n lè ṣe àmúṣe ìpín wọn tí ó ní ògo. Ṣíṣe aṣojú ìṣàkóso ní Democratic Republic of the Yorùbá. Kò gbọ́dọ̀ sí owó níná nínú ètò ìṣàkóso lọ́nàkọnà láti ọ̀dọ̀ ẹnikẹ́ni. Ẹni tí àwọn ènìyàn kò mọ̀ ní agbègbè kan. Kò lè díje ní agbègbè náà. Democratic Republic of the Yorùbá. Gbogbo agbára wà lọ́wọ́ ará ìlú pẹ̀lú àwọn àǹfààní àtinúwá fún gbogbo ènìyàn. Àǹfààní kan náà fún gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá.
Bakana ni gbogbo omo ibile Yoruba. Democratic Republic of the Yoruba. Kosi oba kankan ni won igba to ti je Democratic Republic ni. Orilede olominira tiwantiwa. Kosi emi ju o iwo to mi ni DRY. Kosi aini isokan laarin omo ibile Yoruba. Kosi kiko eyin awon eniyan sira ni DRY. Àwọn àkọsílẹ̀ àdéhùn tí ó nípọn láàrin ọmọ ìbílẹ̀ Yorùbá àti aṣojú ní Democratic Republic of the Yorùbá. Gbogbo àwọn aṣojú ìṣàkóso DRY ní láti buwọ́ lu àwọn ìwé àdéhùn pẹ̀lú ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Ìmọ̀ ìjìnlẹ̀ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá. Àwọn ilé iṣẹ́ ìwádìí àti ìdàgbàsókè tí ọmọ ìbílẹ̀ Yorùbá yóò wà. Àwọn ọlọ́gbọ́n àtinúdá ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá. Wọ́n yóò rí àwọn àtìlẹ́yìn tí wọ́n nílò gbà títí kan àtìlẹ́yìn ìrànlọ́wọ́ owó. Ìrànlọ́wọ́ fún ìgbé ayé ìrọ̀rùn ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá. Àwọn ètò ìrànlọ́wọ́ lódodo tí ó rọrùn tí ó sì kújú ìwọ̀n yóò wà. Àwọn àkànṣe ẹ̀bùn fún ìgbéyàwó láàrin àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá. Àkànṣe ẹ̀bùn yóò wá láti ọwọ́ ètò aṣojú ìṣàkóso Democratic Republic of the Yorùbá fún lọ́kọláya tí àwọn méjèèjì jẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá. Àwọn ìwé àwòrán oko dídá ní Democratic Republic of the Yorùbá fún ọmọ ìbílẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí irúfẹ́ ilẹ̀ bá ṣe rí káàkiri gbogbo, àwọn agbègbè fún oko dídá yóò ní àwọn ìwé àwòrán tí ó ń ṣe àfihàn irúfẹ́ ohun ọ̀gbìn tí ilẹ̀ náà dára fún láti gbìn. Àwọn àgbẹ̀ nítòótọ́ yóò ní àtìlẹ́yìn tí ó ga jùlọ láti ọ̀dọ̀ Democratic Republic of the Yorùbá. Kò sí èsì ìjákulẹ̀ fún akẹ́kọ̀ọ́ kankan ní àwọn iléèwé Democratic Republic of the Yorùbá. Iṣẹ́ olùkọ́ yóò jẹ́ ọ̀kan nínú àwọn iṣẹ́ tí ó ń gba owó jùlọ. Àwọn olùkọ́ kò lè fún àwọn akẹ́kọ̀ọ́ ní àmì kò yege. Orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá àti àwọn agbaṣẹ́ṣe. Àwọn agbaṣẹ́ṣe máa ṣe ètò ìdójútòfò fún àwọn òṣìṣẹ́ wọn. Àwọn agbaṣẹ́ṣe ní láti wà ní àrọ́wọ́tó ọmọ ìbílẹ̀ Yorùbá. Àwọn agbaṣẹ́ṣe máa fi ìfitónilétí nípa bí a ti ṣe lè tètè rí wọn sílẹ̀ níbi ojúṣe iṣẹ́ náà. Agbaṣẹ́ṣe máa gbé àwòrán tàbí àwòṣe báyìí ni yóò ṣe rí iṣẹ́ náà síbi ojúṣe iṣẹ́. Àti bàbá ìsinmi yóò wà ní ibi iṣẹ́ náà pẹ̀lú omi, àwọn ohun ìpanu, ohun èlò ìtọ́jú àkọ́kọ́ fún ìpalára, àwọn ohun wíwọ̀ fún ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn òṣìṣẹ́ kò gbọ́dọ̀ sùn mọ́jú sí ibi ojúṣe iṣẹ́. Iṣẹ́ máa ní àdéhùn lórí iye àkókò tí iṣẹ́ náà yóò gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nọ́mbà ìdánimọ̀ ní Democratic Republic of the Yorùbá. Iyìn, nọ́mbà ìdánimọ̀ ọmọ ìbílẹ̀. CIN, nọ́mbà ìdánimọ̀ ará ìlú. Àwọn eré àti ìdárayá ní Democratic Republic of the Yorùbá. Àwọn ìdárayá ti ìbílẹ̀, àwọn ìdárayá ti òkèèrè. Àwọn eré ti ìbílẹ̀, àwọn eré ti òkèèrè. Ètò ìdánilárayá amúlùdùn tí ó bu ìkúnni ní Democratic Republic of the Yorùbá. A ó fi sí ọkàn pé gbogbo àgbéjáde àwọn ohun amúlùdùn ní láti ṣe àfihàn ìwà ọmọlúàbí tí ó ga jùlọ tí ọmọ ìbílẹ̀ Yorùbá. Ìlù lílù, ijó, eré ìtàgé, eré ìtàn, gbígbé ohùn tàbí àwòrán sáfẹ́fẹ́, fọ́nrán ìwòrán, ìtàn sísọ, eré orí ìtàgé àti àwọn orin kíkọ, àwọn àjọ̀dún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àwòrán àti eré
ni Democratic Republic of Yoruba ni ibamu pelu iwo omo luabi omo ibile Yoruba aworan yiya photo yiya ere gbigbe igba fifin ati bebe lo ima ero ibara eni soro ayelujera ati awon eto ibanisoro gbogbo ni Democratic Republic of Yoruba yo wa fun wa ni arowoto ati ni owo perete igbesi awon nkan wonyi ni ona ti o dara julo ti o si je ojulowo esin sise ni Democratic Republic of the Yoruba anfani wa lati se esin ti o wo pelu ifarada ati riro ti elomiran sise afihan iberu Olorun Olodumare lati inu wa pelu ife asetan fun gbogbo eniyan ko si aye fun esin lati pa owo ni Democratic Republic of the Yoruba ko si aye fun awon elesin kan lati je gaba ati lati ma pase lori awon elesin miran ko si aye lati ma yi awon olujosin lopolopo ohun gbogbo ni lati han gbangba kedere ki isiro ti o peye ati ijihin ise ni ti o peye si wa ni Democratic Republic of the Yoruba ko si aye fun gbigba esin sodi didi alaimokan tabi sise awon ohun ti o lodi si iwa bi Olorun.